eyi mẹ́wọ̀ eléyẹyẹ wọ́n máa pa ìjọ pa ìjọ mẹ́ okùn mi jẹ́jẹ́ owó jọ pa. Àná ní náwó ṣe é bá o náírà ọmọ náà yán bọ̀ ọmọ ògbà náà tó àbáyọ mẹ́wọ́ tó bẹ́ẹ̀ tó ó tó jẹ́ jù ú tó bá pọ̀ o ọ̀ká ẹ̀ dábọ̀ ọ́.